0: sọ̀pọ̀ máa ní wẹ̀lẹ̀lẹ̀ nílẹ̀ tó bá jẹ́ mi ni wọ́n mo máa gbà fún ọ̀gá lọ́gá máa jẹ́ àánú gbé fún family first money next mo wí fún riches get money invest in business fake niggas invest in riches ṣọ́gbọ̀ tó bá lọ owó kò tọ́jú ẹbí tọ́jú ara kò sì tọ́jú ara ẹ̀ má fi ṣe ṣekúṣe tó wọ́ bá pọ̀ kó yà fi kan múlẹ̀ múlẹ̀ the boys good àpà ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kò ní ṣán pé wọ́n lẹ́nu níbẹ̀ níbẹ̀ irọ́ ni wọ́n kàn fẹ́ dá sílẹ̀ tó bá dalẹ̀ wọ́n máa fi yẹ́ sílẹ̀ ẹ lo fi yẹ́ sílẹ̀ tó bá dalẹ̀ wọ́n máa fi yẹ́ sílẹ̀.
1: àwọn lálẹ́ ni wọ́n kọ́ máa rojọ́ lọ àwa tá a ti gbàjọba people wey wake me down.